0: fúkẹ́.
1: Àwọn ọmọ mi gbọ́dọ̀ jáde kúrò láàmú gbogbo.
0: Látàkùn mi wálé làwọn bí ọmọ yóò ti máa fàdúrà wò lé ṣùpalẹ̀.
1: Tí àṣẹ ọlọ́run yóò máa tẹnu wòlíì jáde.
0: Tú àwọn ẹni ayé fi fà á mọ́lẹ̀.
1: Ọkọ 5,000 tó bá wá máa gbàgbọ́ rẹ̀ sí lọ́fẹ̀ẹ́.
0: Ẹ̀rọ ìránṣọ́.
1: Ẹ̀rọ ìlọ́ta pẹ̀lú free.
0: Àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo àgbàlagbà.
1: Màmá orin.
0: Ẹ bá jẹ́ lọ́la rẹ̀ ń bọ̀.
1: Nígbà tí Prọfẹ́tà Kílíọ̀ Sóyè bí ń gbọ́ Dánìẹ̀.
0: Bàbá orí òkè jù sílẹ̀.
1: Wọ́n máa pàṣẹ ìdáǹdè.
0: Lọ́jọ́ Friday 4th September 2026.
1: Látàgọ́ rẹ̀ wà lẹ́.
0: School 3-3.
1: Dọ́jú bus stop ìsángun ọ̀tàlá ó ti pàdé.
0: Ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ dájú.
1: Orólógún ọmọ rẹ̀ máa dọ̀mìnira.
2: Mo kí gbogbo ẹ̀yin ọmọ náà tẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ní wákàtí. Máyì rédíò yẹn kúrò sà, máyì rédíò yẹn kúrò mà. Arán mi sí ọ̀sà, arán mi sí ọmà. Orúkọ mi náà ni Wòlíì Ajírere Victor Daniel, aka Àyànfẹ́ Jésù tí gbogbo ayé mọ̀ sí Bàbórí òkè jù sílẹ̀. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún ọ ní ọ̀sẹ̀ tuntun yìí. Ní ọ̀sẹ̀ tuntun yìí, wàá rí ìrànlọ́wọ́ gbà. Lọ́sẹ̀ tuntun yìí, gbogbo ibi tó o bá ti fẹsẹ̀ rẹ tẹ̀, ó bojú rere àtanú Ọlọ́run pàdé. Lọ́sẹ̀ tuntun yìí, ò ní rí kú ọmọ. Lọ́sẹ̀ tuntun yìí, wọn ò ní gbòkú ọmọ ká ẹ mọ́lé. Lọ́sẹ̀ tuntun yìí, ó rà jẹ jẹun. Lọ́sẹ̀ tuntun yìí, ọjà tó o tà rí wàá tà. Ní ọ̀sẹ̀ tuntun yìí, ayé ò ní rí ọmú. Wọn ò ní finá ọmọ jú ọ. Lọ́sẹ̀ tuntun yìí, ó ní rógun ẹjọ́. Lọ́sẹ̀ tuntun yìí, ó ní rógun kírikírì. Lọ́sẹ̀ tuntun yìí, ayé ò ní dáwọ́ pọ̀ sí ọmọ fún ọ. In the name of Jesus. Mo fẹ́ fi èní play testimony. Torí Olúwa ní kí fi ìpè mi àti ìfàmì òróró yàn mi fi gbàdúà. Fún gbogbo èyí tẹ ti dé ìkóríta kò yeyín mọ́, tẹ ti dé ìkóríta ẹ̀sìn. Olúwa láwọn kan wà tó ń gbọ́ ẹ lọ́wọ́. Gbèsè ń bẹ lọ́rùn wọn. Gbèsè tí sì ń bẹ lọ́rùn wọn kò jẹ́ kí wọ́n rórun sùn. Ayé ń dúró àti fi wọ́n ṣẹ̀sìn. Olúwa ní fi má jẹ̀mú ìpè rẹ fi gbàdúà fún wọn. Òun fẹ́ fi àánú yanjú ọ̀rọ̀ wọn kílẹ̀ òní tó ṣú. Sáà ti tẹ̀lé ohun tí mo bá ní kó ṣe lórí afẹ́fẹ́ yìí. Bíbélì ni bí wọ́n bá fẹ́ tó sì gbọ́ràn dandan ni kò jèrè lẹ̀ náà. Ẹni bá gbẹ̀gbọ́n wòlíì dandan ni kó jèrè wòlíì, ẹni bá fomi jẹ́ fúrúgbìn dandan ni kó fa yọ̀ka. Ohun tí bàbá mi sọ fún mi ni pé àwọn kan gbèsè owó lè bẹ lọ́rùn wọn, gbèsè owó skul ọmọ, gbèsè lápò ń bẹ lọ́rùn wọn, wọn wá rórun sùn. Àwọn kan dẹ̀ ń retí ẹ̀sìn wọn. Ó da òkú tó dago 12. Bí má jẹ̀mú ìpè bá bẹ lórí mi lóòótọ́, gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ àánú yanjú ẹ̀. Ó ní rógun ìjákulẹ̀, ó ní rógun ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni àṣẹ tí ara mi jáde o, àánú máa yanjú ọ̀rọ̀ ẹ lẹ́ni. Sáà ti tẹ̀lé ohun tí mo bá ní kó ṣe lórí afẹ́fẹ́ nìkan lókun. Àfi tó o bá tẹ̀lé ohun tí mo bá ní kó ṣe nìkan lókun. Bó o bá ti tẹ̀lé tó dẹ̀ gbàgbọ́. Bíbélì ni bí wọ́n bá fẹ́ tó o sì gbọ́ràn dandan ni kò jèrè lẹ̀ náà. Ẹni bá gbàgbọ́ ni wòlíì dandan ni kò jèrè wòlíì, ẹni bá fomi jẹ́ fúrúgbìn dandan ni kò fa yọ̀ka. Mú iyọ̀ ó yá bù sílẹ̀ lẹ̀. Gbé ẹsẹ̀ ọ̀tún rẹ lé lórí. Gbé ẹsẹ̀ òsì rẹ lé lórí. Ó yá jókòó sórí bẹ́ẹ̀dì padà. Jẹ́ ká sáré gbọ́ àwọn tẹsímọ́nì. Inú tẹsímọ́nì mo fẹ́ fi gbàdúà fún ẹ. Kó tó di aago 12, gbogbo tó dàbí òkè níwájú rẹ, Olúwa fẹ́ sọ di pàtẹ, ó fẹ́ sọ di pẹ̀tẹ́lẹ̀. Jẹ́ kọ́kọ́ sáré dé yàrá òkè, ká sáré gbọ́ àwọn tẹsímọ́nì àbàmì yìí ní kúkúrú. Ẹnjiníà mi níbo ló wà? Sáré bá mi yí sókè káwọn ènìyàn gbọ́. Ẹnjiníà.
3: Ọlọ́run ga, ìgbà tí mo kọ́kọ́ gbọ́ program, kódà kò síná bí ọjọ́ mẹ́ta, mo dẹ̀ máa ń tan rédíò sílẹ̀. Ohun ìwọ́n ló jí mi, mo náà wọ́n tún lélẹ̀. Àyànfẹ́ Jésù, wọ́n tún dé o. Mo mọ̀ wípé mi ò rórun sùn. Ìgbà tó parí program yẹn, wọ́n ní ₦550. Táwọn ọmọ ṣe dáta 5,000, 10,000. Mo ní ìyẹn kéré jẹ́ dán ìpè bàbá ìwò. Ìgbà tílẹ̀ wa mọ, wọ́n á sọ fún ọmọ mi tí ò mọ̀ ju kó máa ra dáta 10,000, 20,000. Mo ní wo account number kan lélẹ̀ bá mi send ₦550. Ó ní owó kóńkó ló, mo ní bẹ́ẹ̀ ni. Bọ́n mo ní ṣe send ₦550 yẹn. Ó dẹ̀ máa ń láì láti máa play sport bet kan. Bó ṣe wí ni ₦150,000 kan nìyẹn. Ó sáré wá bá mi ní shop. Ó ní àkáǹtì náà bàtẹ́ fún mi yẹn. Ó máa yàtọ̀ sí gbogbo ìdásí máa ń fún mi látọjọ́ ẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní ṣe mo máa lọ my 12 ní 3 weeks ago yẹn. Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní òkè pé kí n mú ATM. ATM mi dání pé ṣé mo mọ̀ pé dájú ni mo máa ń lọ. Òun ò ní fẹ́ kí n kó cash dání. Pé tí n bá ti dé my 12 kí n gba cash. Mo ṣáà slot mo gba ₦60,000. Mo ní èmi sí mi ní 10 kọ̀bọ̀ nínú ara kìíní. Mo rajà mo gara wálé. Ìgbà tó tún dé. Ó ní ẹ̀ mọ́ mi báwo jẹ ni, mo ní dáadáa ni, ó ní báwo lọ jẹ, mo ní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní torí bọ̀ ni mo máa ń ta, ó ní máa jẹ bọ̀ ni yín ṣeré o, mo ní mi ò máa ní, àtọ̀rọ̀ owó ẹ̀ ni mo fi ń ṣe òun. Ó yẹ tún jókòó sí mi di ẹ pé àkáǹtì nọmba yẹn mi mọ bí mo ṣe dìlítẹ̀ lórí fóònù. Ó ní ẹ tún sẹ́ǹdì ẹ̀ gé, mo ní mo kọ́ sílé tó bá ti dábẹ́ bílò mi lọ mu. Ó tún wá ṣe owó yẹn, ó tún wá ṣe lọ́nà mẹ́fà. Ó wá jẹ́ 3,000 whatever ṣá. Ó ṣe lọ́nà mẹ́fà. Ó tún ó máa ń play kini e mo ju mi riru ti e ko kin sun ipa to tun ma pada di kini to wa ba mi ni so ni mo mi mo fe de ni pa yin mo ni ah de ri pa mi kilo sele o ni mo win 350,000 ah o wa se omo yo ti ju 20 years o ya se pe 20 ni in February ni o ni se mo lo by 12 la re mo no ti pe mo ti raja ni ijeta pe mo ni program ti mo lo ni omat o wa ni oke pe pa e fe kilo ruko pastor yen ah mo ni inte wa ranti mo ni but account number to ma son owo si yen ni o wa ni oke pe ki ba won ki pastor yen dada o pe ohun dupe gidi ni owo e o pe ti mo ba de pe ti mo ma send account number landlord si ohun only because ohun yi to win ni modular ro yi pe ohun fe so 300,000 owo ole fun landlord only se owo ti o je tetete only to pe to win ni aro yi ni pe ohun ma so to ba de ti wa so ton emi ati ohun ajo joko awajo soro pe because ohun ki ma lo si ibi ti baba yen wa pe but bi mo se nso pe ohun baba yen pe ohun mo boya omode ni boya ton boy ni boya kini pe but pe e daju pe ohun de so pe to ba ma wa di baba yen pe se mo mo pe mo fi odun kan ati 6 months gbe ohun pe o da ohun lo ju pe baba yen no boya odun kan ati 6 months on ma fi gbe pe igbe awon mede ti daju ma ni emi ohun
2: nice o ya dide duro bi ese otun re lori iyo yen bi ese osi re lori iyo yen ma so tele mi leyin so pe angeli eyan fe jesu gbese nbe lorun mi ko to dago mejila ba san gbese mi gbese owo le ti nbe lorun mi gbese owo school omo gbese lapo ti nbe lorun mi angeli eyan fe jesu nibo lo wa jade se mi na lona ti mi o lero jade si mi gbogbo bi ti mo ba ti fe se mi te losa yi angeli ayo fe jesu je ba nu pade ko to dago mejila ba san gbesi orun mi ba san gbesi orun mi be ni yori o ya tu joko pada engineer mi ba tu wa kan si soke ka won eyan gbo engineer
4: oruko mi ni Wasiu Adewale lati Begam ti wa sibi
5: Begam
4: ti wa sibi Begam ni jo on the 30 osu talo sai Beni so mo san gbogbo radio ni program ni ago ni daji so mo ko ri pe mo sa san ore majemu ti temi pelu ta won mi pelu yawo mi
5: elo le ma fi se
4: mo send di 22
5: on your back is on the radio
4: so but he tomorrow last mo kan la ti 150,000 it be me to just send that account
5: now
2: nice ibi ti mo ti fe gbadua fun elele o da o eni to mo ri to ma ru eru aye re to ma wu e susun to de ma fi owo si e lanu ko to di ago mejila wa pade e angeli to jise ayo odo mi laran e si o jise ayo fun dile kan egondogo ile mi lo kan mo fe ri o be ma je pe ba be lori mi looto ko to di ago mejila angeli to jise ayo o ma jise ayo fun otomo tomo eyin won le gbagbo pe lairi mi won na won asori afefe le kaye ti e na nibi to wa iwon na le fun mi le ri kilo ni to su mo de le play testimony re lori radio mi lola bibeli ni eni ba gbagbo ni woli dodo ni ko jere woli eni ba fun mi je furubi dodo ni ko fa yoka to ba gbagbo ya dide duro yore ma je mu e jade ore ila fe fi sileku ana se tutun pe li angeli eyan fe jesu emi na ti fi ore ma je mu mi mo ti fi sileku ana se tutun ni ose yi mo fe ri iranlowo gba ni ose yi mo fe boju rere atanu re pade ni ose yi oja ti mo tari mo fe ta lose yi emi na fe leri abami baba mi so bi pe awon to ti de korita isin yen ohun fe yanju oro won ko to dago mejila be ni egbe ni fun eni to wi nigba to luwo wi olu ala won kan ti gbadu awon resi won ti gbawe won resi be ni won de ti fomi je furupin lati January titi di wakati no testimony won wa mo gbogbo woli leke no lai mo pe ami kan ni be lara won ami yen ni taku asotele woli lara won ami yen ni mo fe dile lori bayi o ye yore ma je mu e jade ore 550 naira lori omo kankan o je omo merin omo marun omo mefa lo bi ma je ki won yen re loju da fun gbogbo omo to ti are jade da fun oko re da fun aya re ore le ti ara won wole sodo e iwo to se transfer bayi abi cash lo wa lowo e ore 550 naira lori omo kankan o ya dide duro bi ese otun re lori yo yen bi ese osi re lori yo yen o ya silekun yara re so pe ire anu iranlowo wole mi wa so pe ibanuje airije airimo airina airilo promise and faith eyin ofa gbese so pe jade nu le mi so pe jade nu le mi so pe jade nu le mi so pe iwo iyo yi mo ti gbese re mo ti gbe ese mi lori re gbogbo bi ti mo ba ti fese mi tele ni je banu pade angeli eyan fe jesu gbese ti be lorun mi ko to da go bejila je ri san ba san gbese orun mi gbese owo school mo mi gbese owo le angeli eyan fe jesu mo gbagbo o ya ba san be ni yori bi pe ba nbe lori mi gbogbo yin te ba ti dore ma je mu yin to ba jo won oluwa ni mo gbo loto lana pe mo fe be awon eyan 5000 o leni o da o ki le oni to su o ma wa laarin awon angeli mi ma be wo iwo le ri kan asegun ko yi pada jesu oluwa wa amen ma dore ma je mu e bayi to ba ti wa da tan wa pe mi lese kese wa di baba mo gbo pe angeli yin ma be awon eyan wo mi o le riri laye mi e ko so gbono oro kan pere ni o sinu aye mi mo fe fun le ri leni mo fe kaye gbo testimony temi na lori radio yin lola afi to ba tele ohun oluwa lenu mi bo to ba ti tele dodo ni ko fun mi le ri ore 550 naira lori omo kankan ore ma je mo ri radio lati fi silekun ana se tutun akana ba church yen ni fe yin te se transfer bayi abo fe lo so lenu PS 60 40 21 94 06 lẹ́yìn kan sí 60 40 21 94 06 lẹ́yìn kan sí 60 40 21 94 06 for the last time 60 40 21 94 06 Keystone Bank wari akiyan soye Victor Daniel be akiyan soye Victor Daniel be to ba transfer bayi lo nu mo papa bo lo so lenu PS to ba ti dore mo je mu etan eye eyan 2000 ma pe mi bayi to ba ti koje eyan 2000 mi o ni gbe ko ye mo so ni phone number ba ba mi rojo wari baba mo ti da ore idile mi e so gboro oro kan saye mi mo fe fun yin le ri leni so ni phone number yi 070 40 73 81 30 070 40 73 81 30 for the last time 070 40 73 81 30 tabi 091 68 02 701 091 68 02 701 ma pe mi bye bye ore 550 naira lori omo kankan da fun gbogbo omo to ti are jade da fun oko re da fun aya re to ba ti da tan ko pe mi ki gbadua fun e ko de ko yo yen sinu omi ko lo fi

jẹ ká yin orúkọ ẹ jẹ ká yin fún àánú fún ìfẹ fún ìkẹ fún ìgẹ lórí ayé wa ẹ jẹ ká yin torí pé òun lọba àná ọba òní ọba títí ayérayé àkìkì tán elé ti gbáre yẹ ẹdá gbanigbani tá à ń sáyá ẹ jẹ ká yin olúwa fún orí ọfẹ yìí tó fún wa ní gbogbo ìgbà láti wà láyé láti túbọ máa sún síwájú àti síwájú sí ẹ jẹ ká yin fún orí ọfẹ ẹ jẹ ká yin fún ìfẹ ẹ jẹ ká yin fún ìkẹ ẹ jẹ ká yin fún níná fún lílò ẹ jẹ ká yin fún jíjẹ fún mímu ẹ jẹ ká yin fún jíjáde àfi wíwọlé ẹ jẹ ká yin fún àwa tá a wà nílé ìwòsàn àtàwa tó yẹ pé ọlọ́run ti mú ní arada ẹ jẹ ká yin torí pé àwa tó kù tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ ó túbọ̀ máa mú wọn ní arada ẹ jẹ ká yin fún orí ọ̀fẹ́ yìí tó fún wa kò sí bá a ṣe lè sọ tó ìyìn ògo ọpẹ àti ìbùkún lọ́pọ̀lọpọ̀ láàmú àfi fún orúkọ ẹ̀ torí pé òun lọ́ba àná ọba òní ọba títí ayérayé ọlọ́run ọba tó ṣe pé ó wúwú nínú ọlá ńlá ẹ̀ láti ní ó yẹ ẹ tún tẹ̀ ẹ́ síwájú òní tún rèé òní ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ ọ̀pọ̀ èèyàn ló ṣe wípé a jọ ṣe àná ṣùgbọ́n wọn ò sí ní òní kò ń ṣe pé mímọ̀ ń ṣe tàbí a fi ń yọ̀ wọ́n ṣùgbọ́n ó wú ọlọ́run ọba ló fi àyè ọpẹ́ sílẹ̀ àsìkò tó pé káwọn kan má bàa jẹ́ káwọn kan tẹ́ ló ṣe ní ó yá máa bọ̀ lé olólùfẹ́ ẹ̀ síbẹ̀ náà a tún máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ni olúwa ò ṣe o fún jíjẹ mímu fún pé a sùn a jí fún pé àwọn èèyàn wa kan tún ti lọ a tún dúpẹ́ náà ni pé olúwa ò ṣe o táànú ẹ̀ tó dúró láéláé pé àwọn kan tún wà tó yẹ pé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún wọ́n tún ṣì wà láyé wọ́n tún ṣì ń ṣe pé olúwa mo dúpẹ́ a tún dúpẹ́ lórí ayé tàwọn náà síbẹ̀ a tún dúpẹ́ lórí ìkókó yìí tó ṣe pé òun náà a tún dúpẹ́ lórí tiẹ̀ náà kò sí bá a ṣe lè ṣe kò sí bá a ṣe lè sọ kò sí bá a ṣe lè wù a ṣáà máa dúpẹ́ torí pé ó wù ú ó nídìí ó dẹ̀ ní bá tá a ṣe wà láyé tá a ṣe wà láàyè títí di wákàtí àtàsíkò ohun tó wá jẹ́ títí ẹ̀yìn àti ti èmi tó yẹ ká ṣe nílé ayé ká tó lọ kọ́lọ́run ọba ọlọ́run kó wá jọ̀ọ́ kó dákun kó jẹ kó ṣe ń ṣe èyí làwa náà tún ń gbà ládùúrà ẹ jẹ́ ká yin olúwa ní ètò ìníṣẹ́ wọn bí radio 101.5 FM ní orí ètò yìí láti fi ọ̀kan ọ̀jọ̀kan orin ẹ̀mí la fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àánú ìfẹ́ ìkẹ́ àti ìkẹ́ lórí ayé wa fún dídá tó dá wa sí fún ìtẹ̀síwájú tó jẹ́ ká máa tẹ̀síwájú àmọ́ ṣe ṣùgbọ́n ó wù ú ló fi ń dá wa sí ló fi ní ká máa tẹ̀síwájú àdúpẹ́ àyìn àgbègà ní gbogbo ìgbà kódà mo ní mi ò ń ṣe kínní kan mi ń sọ rí ìbà bẹ́ẹ̀ náà ni mi ń sọwọ́ ẹ̀yìn ṣùgbọ́n máa sún síwájú àti síwájú ohun tí máa ṣe ní àrùra fọ̀nà mi àti ìrìnàjò ìgbàlódé ọlọ́run lọ́wọ́ mo tún tẹ̀ ẹ́ síwájú nínú ọ̀sẹ̀ tuntun ṣọ́mi kẹ́mi gẹ̀mí ràn mí lọ́wọ́ má jẹ́ ń ṣiṣẹ́ má jẹ́ ń ṣiṣẹ́ má jẹ́ ń ṣimú má jẹ́ ń ṣilẹ̀tẹ̀ kódà má jẹ́ ń ṣe koríko jáde bí ẹranko kódà má jẹ́ ń ṣe sọ̀ ẹni tí èmi àti ẹ jọjọra ní ibi má jẹ kó jọ mí má jẹ kó gbé mi fi ṣípò ẹlòmíì ǹjẹ yìí ń gbà ládùúrà ní gbogbo ìgbà ọdà aláàánú olóore má jò wọn mi ṣé yìí ń gbà ládùúrà ṣé ẹ fi ń tì í síwájú ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ọdà fún gbogbo àwa tá a lọ ilé ìjọsìn àtàwa kan tá a tún ráyè lọ ilé ìjọsìn ẹ jẹ́ ká jọ yín olúwa torí àánú ẹ̀ dúró jọjọ ẹ jẹ́ ká yin olúwa lètò ẹ ti mọ bá a ṣe ń ṣe àtẹ̀ṣe ọ̀rẹ́ onígbàgbọ́ tẹ ẹ fẹ́ gbọ́ ẹ tẹ̀ ẹ sí nọ́mbà eléyìí 0907-648-6198 ẹ jẹ́ ká yin olúwa lètò ní iléeṣẹ́ wa bí radio 101.5 FM ẹ kú àṣálẹ́ ní gbogbo ọjà àti ẹtì gbọ́.

ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ gbèsè ọpẹ́ ní máa pọ̀ jọjọ níwájú ẹ̀ ọba àná ọba òní ọba tí ò jẹ́ ká rìn ká sọ̀rọ̀ ọba tí ò jẹ́ ká rìn ìrìnà ìfẹsẹ̀ sí ọba tó ń dáàbò bò wá tó ń ṣọ́ wa tó ń kẹ́ wa ní gbogbo ìgbà àwa fi ń dúpẹ́ àníyàn ni o fún orí ọ̀fẹ́ rẹ lórí ayé wa àdúpẹ́ àgbéyọ̀gà tó ẹ jẹ́ ká yin olúwa náà lè tẹ̀wá mi radio 103.5 fm tẹ bá ṣe darapọ̀ mọ́ wa ètò yìí láti fi ń dúpẹ́ lọ́wọ́ náà fún àánú ìfẹ́ ìkẹ́ àti ìkẹ́ lórí ayé wa pẹ̀lú pé orin onígbàgbọ́ orin ẹ̀mí ti ẹ̀ fẹ́ gbọ́ ó lẹ́wàá tẹ̀ sí nọ́mbà yìí 0907-648-6198 0907-648-6198 ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n mú orin

0: ọba náà lánkẹ́ lánkẹ́ láńgbéga ní gbogbo ìgbà lóòrèkóòrè. Radio 103.5 FM lẹ́wà kẹ máyì kúrò.
1: Bọ́dà
0: ìwé ẹ̀rí sàtífíkẹ́ẹ̀tì láti ọ̀dọ̀ tọ́pẹ́ Àlàbí òyìn tí a ti fi fún alágbá àbí arábìnrin ni ẹ̀kọ́ bóyá màdámú ni àbí tèmi tọ́pẹ́ Israel arákùnrin tèmi tọ́pẹ́ Israel olúṣokùn òun ni òun tẹ́ béèrè fún òun náà tẹ̀lé àti wá fún ètí ìlú ọ̀kadà máa fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé olúwa ṣeun tí àánú ẹ̀ tó dúró láéláé. Ó dá náà jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n yí sí ọ̀dọ̀ èèyàn máa ń jẹ́ kí ni ó máa ń yọ̀ fáwọn ẹtìtì ẹ̀ náà ni ẹ jẹ́ rárá yí sí ọ̀dọ̀ arábìnrin olúwa Kẹ́mi ẹbí Kẹ́mi ọmọ Kẹ́mi ọkọ Kẹ́mi ìyá Kẹ́mi bàbá Kẹ́mi aya Alàgbà arákùnrin Dr. Engineer Michael Olamijú yẹn ṣe bẹ́ẹ̀ kí pé aya ẹ̀ tó ṣe ọjọ́ òbí ní àná èmi náà dẹ̀ ti bá sọ̀rọ̀ mi lè kí ẹ máa kọ ọjọ́ òbí wá ní kí n dákun dábọ̀ mú mórí òun náà ni orin tó ní gbégi fún mo wá fi ń dúpẹ́ lọ ọlọ́run pé ẹ ti ṣe yí ẹ tún ṣe àmọ́dún igba ọdún kan ni níwòyí ọdún tó ń bọ̀ nínú ìbùkún lọ́pọ̀lọpọ̀ jáǹtirẹrẹ òun lẹ́ ti ṣe o àwárí ní wàhálà ní rí dàmú ìlọsíwájú àti ìgbéga lọ́tún ìgbéga ló sì bó ṣe máa rí fún àti àwọn tó ẹjọ́ ń ṣe ọjọ́ òbí ní ọjọ́ àná gbogbo àwọn tó ń ṣe ọjọ́ òbí ká máa ní ó dà pé débì kan ó bá lè ṣe ṣe bákanbákan o bóníkálùkù ṣe pèlè fún òun náà la ṣe ra fún happy birthday to you olúwa Kẹ́mi ọlámi jùlọ mọ́mọ́rẹ́ òun náà lélẹ́yìí.

nla na ni lati bi si odo ti se oluwa kemi nla ni julo happiest birthday to you awa ni mo pe iwo yi odun to bo bayi lo se nigba to ba di odun to npo ninu opolopo lati ma ni mo dupe to gbe ga siwaju ati tiwaju si 103.5 fm lewa e ma yi kuro oda lati kopa lori eto ye yen te aje jise ore onigbagbo te fe gbo ete si number yi 0907-648-6198 oluwa opolopo eyan lo nilo moto sugbon mo ti ni ko se pe ani ni o sugbon asiko to ba ye to je pe ngba te ba bere si nlo ko ni si nkan blabi tabi ko wa ni epo kan won ni bikan igba to ba rorun ololohun oba yo se gbogbo e patapata e je ka tubo ni ireti ati pe ka bu ni emi pe gbogbo nkan o nlo ti di sise e ma ronu lagbajara oko o wa bi yinu e ma jo bi yinu e je ka ba layoyo tori pe kon ba le ba wa na yo oda e n sile e se ra oko e n ko mo inowo kan kan bi keji abi le jo sin yin gangan ohun le fe ka ba yin pa polongo e lori afefe ko si wahala e sa ti pe number yin 0907-648-6198 kẹpẹ ọdà ẹjẹ káyọ olúwa mo fẹ kó máa tẹ síwájú nílé ṣe wá bí radio 103.5 fm pẹlú ọmọ ọlá ọlànjọ ẹ máa bọ ní yàrá ìtajà wa ẹ bá wọn sọrọ tàbí kẹpẹ nọmba yẹn pẹlú 0907-648-6198 iṣẹ tó ń ṣe ó pọ jáǹtì rẹ èmi wàá gbé yìnyín pa kankan rárá 103.5 FM ẹjẹ ṣe bẹ́ẹ̀ kí n kí gbogbo àwọn tó ṣe ọjọ́ òbí nínú ọ̀sẹ̀ eléyìí tí a mú yìí ẹ ti ṣe yìí ẹ tún ṣe ọdún igba ọdún kan ọdún kan òun náà ni ẹ jẹ́ kí wá fún wa ní orin mi pé àánú àti ìbùkún èyí tá n tọ tá n bẹ̀bẹ̀ fún nínú ọ̀sẹ̀ yìí àtẹ̀gbẹ̀wá pátápátá àtẹ̀wá lọ́wọ́ o la fi ń tẹ̀síwájú nínú ọ̀sẹ̀ titun tó tabawojú ago a máa rí pé aago méje ó ti ń kú ìṣẹ́jú bíi márùn-ún láti ibí yìí tó bá ti ń di aago méje láàmàá ṣe bẹ́ẹ̀ láàmà kaálẹ̀ ṣùgbọ́n títí ìgbà yẹn ẹjẹ́ ń fi lè kí n máa fi ṣèlú kan tó sọ fún mi pé ó yà lọ́lá kúrò bẹ́ẹ̀ ẹjẹ́ ń fi ṣe lè kí n máa fi dágbére pé gbogbo ẹyin tẹ ṣe ọjọ́ ọ̀bí nínú ọ̀sẹ̀ eléyìí tí ó kọjá àtẹ̀yìntẹ́pẹ̀ ní pátápátá gbogbo ìpátápátá mo kí àtẹni tó sọ pé tọpẹ́ ọ̀dà náà tọpẹ́ nílọlá ò ṣe ò pè mí ò sọ fún mi rárá má bínú pé o ṣọjọ́ ọ̀bí má bínú pé mi gborúkọ ọ̀dà tọpẹ́ àdéyí mo kí ẹ pé òkú ayẹyẹ ọjọ́ ọ̀bí ó ti ṣe ọdún ìgbà ọdún kan ìgbà ọdún kan òun náà ni bẹ́ẹ̀ náà ni mo kí bàbá kẹyẹ pé ẹ̀yin náà kú ìgbà ọjọ́ ìbí ti àánú ńlá òun náà ni ààrí gbà ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n máa fi léèkì máa fi kí tọ́lá pé òkú ìpalẹ̀ mọ́ ayẹyẹ ọjọ́ ọ̀bí fún bàbá tètè ẹ náà bẹ́ẹ̀ ṣe ń palẹ̀ mọ́ pé ẹjẹ́ ká ṣọjọ́ ọ̀bí ká ṣàyẹ fún bàbá wa ó di dandan ọmọ náà àṣewú ẹ̀ àṣe fún gbogbo wa pátápátá títí ọ̀sẹ̀ tí ó ń bọ̀ àánú ìbùkún ìfẹ́ àtòrí ọ̀fẹ́ á jẹ́ titun wa bá ṣe ń tẹ̀síwájú náà ọ̀sẹ̀ yìí ire táàrò kàn sí ìbùkún táàrò kàn sí ọlá táàrò kàn sí á jẹ́ tiwa á rí gbà á padà wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tí kristi bá fa bíbọ̀ ìsẹ́yìn láti wá sọ pé olúwa ṣe táàánú tó dúró láìláì àánú la fi tẹ̀síwájú.

103.5 FM 0704 700 3341. Dàbíi atẹ́gùn yẹn ó ń ṣe ó ní bó ṣe ń ṣe lálẹ́ tòní àmọ́ síbẹ̀síbẹ̀ sí aláwa wà wà fàájì làwà ẹ̀yìn tó ṣẹlẹ̀ nìyẹn báwọn èèyàn wá bá pè bí bóyá báyìí àbí báyìí àbí a lè ṣe báyìí àbí ká ṣe báyìí a máa ṣojú òpó tí pè bá ti wọlé àmọ́ atẹ́gùn ó da olóògì láàmú kò dé àti ìlé rí kankan mú àwọn bíi tí wọ́n pè wá wọlé kórè kórè.

105 FM adúpẹ́ púpọ̀lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ gbìyànjú láti pè wá mọ́ kí ọlọ́ba mi òkè kí ó ṣàánú wa lọ́wọ́ atẹ́gùn tóun náà ṣe dọ́dọ̀ tiẹ̀ ní adúpẹ́ púpọ̀lọ́wọ́ yín fún ìtẹ̀tẹ̀sí wa ẹ̀yin tí ẹlẹ́tẹ̀ àtẹ̀jíṣẹ́ adúpẹ́ lọ́wọ́ yín tí wọ́n sì ń gba àwọn mọ̀lẹ́bí yìí ní àmọ̀ràn wípé kí bàbá yìí ó tún sùúrù díẹ̀ kó gbẹ̀yìn ló dé kó wá sọ tẹnu ẹ̀ èyí tí ẹ fẹ́ pè wá náà àyè sì wà fún yín láti pè wá bóyá lẹ́yìn ètò yìí náà ẹ lè pè wá fún àwọn kan tẹ bá fẹ́ gbà wọ́n lámọ̀ràn lé lórí apáàbí náà láti ti máa ṣe gàyà tá a máa gba aládùúrà pé bá a ti fẹ́ lọ sùn lálẹ́ yìí kọ́ bá mi òkè kó jẹ́ ká tún jí láyọ̀ àti àlàáfíà ká gbọ́ ara wa ní ire àti ìdùnnú lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ti ẹ̀ka tipinlẹ̀ èkó lakiwa lórúkọ ọlọ́run tó dárò bẹ́ẹ̀ lakiwa lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò 113.5 FM.